olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Thursday. Today is 25/06/2026. Mo kí ẹ̀yin ọmọ Ọlọ́run tó lógun. Mo ń kí yín tẹ́lẹ́sọ̀ọ́, mo ń kí yín lórúkọ Jésù, ẹni tó kú tó sì jíǹde. Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín ni o, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank, Temidire Market, Gbagi Titun, nílùú Ìbàdàn. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run o, ẹ dìde ńlẹ̀, ilẹ̀ tó ti mọ́. Gbogbo ẹ̀yin Sona Church, ẹ dìde ńlẹ̀, ilẹ̀ tó ti mọ́. Ẹ̀mí Olúwa sí mi lójú yẹ́, ó ní ká ṣe nǹkan tó yàtọ̀ tá a ṣe rí. Ẹnìkan ní kí ni nǹkan òun, ó ní a ṣe Matthew 7:7. Bá a ṣe ń gbára lẹ̀ fún ìpàdé 7:7 special. Bá a ṣe ń gbára dì fún Women Convention. Ẹ̀mí Olúwa ní ìta bá ṣe lónìí, ó ní ọ̀pọ̀lọpọ̀ yóò wá sọ testimony ẹ̀ ní agbára Ọlọ́run nínú ìpàdé 7:7. Ẹ dìde ńlẹ̀ gbogbo lé. Mo gbèdé gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ wà ní Sona Church, gbogbo ẹ̀yin tẹ wà nílùú Èkó, ṣe ẹ gbọ́ pé mo tún ń bọ̀ lọ́jọ́ Saturday ní Abẹ̀sán Stadium ìkan náà níbi tí ẹ̀mí Ọlọ́run ràn mí bọ̀. Níbo lo ti ń gbọ̀n mi, níbo lẹ ti ń gbọ́ mi dádì àti mọ́ mi? Mo gbèdé láàárọ̀ yìí o. Ihun tá a bá ṣe lónìí, ó ní ọ̀pọ̀lọpọ̀ yóò tẹ̀bà tí tá a dúró tì ní ọjọ́ 7:7. Ó ní ikọ̀ mi 7:7 ni o fi wàásù o. Jẹ́ kí àwọn èèyàn béèrè nǹkan méje láàárọ̀ yìí. Jẹ́ wọn béèrè agbára ni mo fẹ́ fi hàn wọ́n pé kò sí tí wọ́n béèrè tí èmi Ọlọ́run ò lè ṣe. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, kí n tó bọ́ sórí Facebook, ká tó dì pẹ̀lú àwọn agbára àjẹ́ àti odi àjẹ́ pẹpẹ yọ pọ̀nmọ́. Ǹjẹ́ ilé bá ń bu dédé omi tẹ́ ẹ lè mu tó jẹ́ pé tẹ́ ẹ bá mu tán tẹ́ ẹ yóò tún sẹ́kù? Ẹnìkan ní omi tá a lè mu sẹ́kù, ẹ jọ nítorí Ọlọ́run. Mọ́mí òye lọ bù kí n tó ní ẹdọ̀ bálẹ̀. Inú omi yẹn lásọ ohun tá a fẹ́ sí. A wà gbé mu, ẹ gbé yòókù pàdé mi ní ìsìn lórí Facebook. Ẹ̀yẹ yẹn lábàá wọ ọjọ́ Sunday Holy Communion. Ẹnìkan ní wòlíì sáà ní ṣe sóòru, ìsóòru yíra. Gbogbo àwọn màmá ń bọ̀ lónìí, ẹ ní jẹ nǹkan kan láàárọ̀ yìí. Ẹ ní jẹ nǹkan kan títí tí ó fi di bí ọwọ́ 2. Màá sọ bí ó ṣe lọ. Ẹ má bọ̀ bí pẹpẹ, ẹ ti gbómi díẹ̀ lọ́wọ́. Ẹnìkan ní omi ẹ gbé dé chọ́ọ̀chì náà. Ẹ gbé pàdé mi lórí Facebook. Omi yẹn lẹ́kọ̀ọ́kọ́ fi síde pẹ̀lú fọ́tò ọkọ yín tàbí tàkọ̀bí rẹ̀ ètò ọba fẹ́. Ẹnìkan ní ẹ mọ̀ dápọ̀ o, mọ̀ ń bọ̀. Ẹ jájọ dọ̀bálẹ̀, ẹ jájọ kúnlẹ̀. Kájọ kí bàbá mi bàbá rẹ̀. Bàbá mi ni o, bàbá mi ni. Òun ló ní kẹ̀kẹ́ iná. Ẹnjìníà, ẹ gba kiní lẹ́nu mi. Kí sìstá ọba wa sọ́dọ̀ rin. Lónìí, ó sorí repo.